0: Oh yes, sir.
1: Ami.
0: Bẹ́ẹ̀ni. Yóò pẹ́ létí omi ni. Kimi. Kimi. Kimi. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ìkan náà gbogbo wa. Àṣẹ wá. Àṣẹ wá. Àṣẹ ìdùnmọ̀rì.
1: Àní kékeré Abiodun
0: wo
1: ni. Abiodun máa ń gbóhùn ẹnu.
0: Ó fẹ́ gbọ́pa ni.
1: Lẹ́ṣin òwe bàbá
0: lówe. Ó ṣèjì rèé ọmọbìnrin yìí yóò dáa fún ọkùnrin bàjẹ́.

àwọn orin leléyìí. Àwọn orin tó ṣe jó sí dáadáa. Eléyìí táwọn ọmọ mi wá fi fẹ́ àwọn dádì wa. Ẹ ṣe rántí aṣọ tó máa ń wọ̀ ngbà yẹn, aṣọ ìgbàlódé, aṣọ tó lòde, aṣọ tó gbayì, aṣọ tí wọ́n máa ń mú lọ sóde. Ẹ rántí mọ́. Tẹ bá lè rán mi létí bíi méjì. Wọ́n fún yín nìkan lórí ètò yìí rọ̀lẹ́ yìí. Ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n fún yín. Nígbà tírú àwọn orin yìí jáde. Aṣọ ìgbàlódé wo ni wọ́n wọ̀ nígbà yẹn? Eléyìí táwọn bàbá wa fi ń gbá yáyì láwùjọ, tó fi ń gbayì láwùjọ. Báwo làwọn ìyá wa náà ṣe ń múra lákòókò ìgbà yẹn tó fi ń gbayì láwùjọ? Irú irun wo ló ń rènì nígbà yẹn tí àwọn ìyá wa tí wọ́n máa ń dì nígbà yẹn? Hello? Bàbá wa Káyọ̀dé Fasola, Ọlọ́run Olódùmarè kó bá ń dẹlẹ̀ fún èèyàn re. Àwọn bàbá yìí ló lòdì ngbà yẹn. Ibikíbi tí Káyọ̀dé Fasola bá ti ń kọrin, ẹsẹ̀ ò ní gbèjì níbẹ̀ yẹn. Nítorí pé àwọn èèyàn a sì jáde ní tìkẹ́tìkẹ́. Wọ́n á lọ́wọ́ bàbá wa Káyọ̀dé Fasola nígbà tí bá ń ṣeré. Àbí náà.

àwọn olórin tèmi mọ̀ tí wọ́n máa ń yọ ìpín lójú tó máa fi ń hàyàn leléyìí. Àwọn eléyìí a mọ kìlọ̀ ìwà. Àbẹ́rí nǹkan. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àgbà. Irú àwọn orin báyìí lẹ lè gbọ́ tẹ́tí mọ ẹwà tí ń bẹ nínú èdè Yorùbá. Irú àwọn orin báyìí ni mọ kìlọ̀ ìwà àbí tí mọ sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwọn ìgbà kan àti àwọn àkókò kan. Níbo lorí wà? Níbẹ̀ la sọ orin sí. Yóò bá ẹ ti sọ orin nù. Àtèmi àti yín. Àwa ń jó sí kọ̀m̀pútà tá a mọ̀ àti ẹ̀mọ̀ bóyá ǹjànú ni kinní yẹn ni. Àtarúgbó àtọmọge ẹ mọ gàndí. Ẹ mọ kúrú ẹ mọ ga lórí ìlú tí àǹjànú tẹ̀ mọ́ ń lù. Ṣùgbọ́n àwọn eléyìí à ń rí wọn. Amẹ́ntọ́ ń lu gángan. Amẹ́ntọ́ ń lu sákàrà. Amẹ́ntọ́ ń lu ṣẹ̀kẹ̀rẹ̀. Amẹ́ntọ́ ń lu yáàlù. Ògidó. Àbẹ́rí nǹkan. Amẹ́ntọ́ ń ta gìtá. Ṣùgbọ́n eléyìí tẹ̀yìn jó yẹn. Tì sí kànga kó sí kànga. Tẹ́ ẹ pè lórí yẹn. Àwọn wo ni lùlù rẹ̀? Gbèsè kí ara wọlé.

Àwọn akọrin wá fi èé parí ẹ̀ àbí Níwọ̀n àwọn ìgbà ìṣẹ́jú kan wọ́n bá yín gbé àwọn orin kan jáde. Mo fẹ́ káwọn bá mi kí wọ́n rántí pé a ti sọrin nù. Mo fẹ́ kẹ́ ẹ máa sọ àwọn ìtàn àwọn orin yìí fún àwọn ọmọ yín tí wọ́n ń jó sí kọ̀m̀pútà. Computerized beats. Wọ́n mọ̀ pé kan dòrè mi fa sọ láti dó. Ìsọ̀bí bá rí ìdájọ́ òdodo. Wọ́n wá kó gbogbo dòrè nǹkankan wọ́n sọ di computerize ẹ̀. Ẹ̀wọ̀n di kó sí kànga kan sí kànga. Ọlọ́gbà wa. Okay, bí yẹn bó ṣe wà nìyẹn, mo ti parí orin lọ́dọ̀ ti bàbá wa. Olóògbé káàdé Fashola níbi tí wọ́n ti ń kìlọ̀ ìwà àṣìwà lórí ètò wa. Eléyìí tá a pè ní Báṣegbà on Eagle 7 Sport Radio 103.7 FM. We say live on our program today. Ẹ jẹ́ kí n yíra padà. Ara wọlé jẹ́ ká tó lọ mú rin àgbà kan. Arúnà Ìṣọ̀lá jẹ́ ká wá yẹn jáde. Ṣé pọ́sùlù kárí yẹn ṣá? Bá mi wá jáde.

0: jáwọ́ kúrò nínú ìwà ìjà. 07002251037. Ẹ̀lò ta ló wà ń bẹ̀? Ẹ̀lò. Ẹ̀kúrọ̀lẹ́.
1: Ẹ̀kúrọ̀lẹ́.
0: Ẹ bá mi jìnà síbi tí ẹ̀rọ asọ̀rọ̀gbèsè yín wà dáadáa. All right. Hey. Arira arira.
2: Arira arira.
0: Ara wole mosun.
2: Arira arira.
0: Hello.
1: Yes, this is Ade from Ituri.
0: Ade lati ilu Ituri.
1: Beni.
0: Kabiyesi Olutori nko.
1: Dada ni alafia na wa.
0: Se n ba mi toju baba mi. Oda.
1: Yes, dada.
0: E da seto yen laarin iseju kan.
1: Sir. Lórí nǹkan tẹ́ mú wá sórí ètò
0: nǹkan
1: tí mi rí sọ ni pé ọmọ ìyá ọkọ àti ìyá ìyàwó yẹn àwọn náà fẹ́ dárúdú ìpínlẹ̀ bíi pé gbogbo nǹkan tí wọ́n fọwọ́ ara wọn kó jẹ wọ́n fẹ́ tú síta ni.
0: Abẹ́rẹ́ ilé ayé.
1: Lórí oúnjẹ tí ẹ wá mẹ́nuba.
0: Ó kéré rankan.
1: Nítorí ọ̀nà ẹ jẹ́ kó febi pa anybody nígbà tó ti jẹ́ pé kò sí ìlú ní ẹ̀ náà. Ìjìmọ̀ wulẹ̀ sí rárá fọ́kọ̀ àti ìyá àti ìyá ìyá.
0: Ó parí kẹ́ everybody. Ọlọ́pàá máa kó ẹnu. Oh my God. Mọláì mọdáyò mọdáyì sọjú gan. Hello. Who is that? Hello. Hey. Sugar. Má ṣe. Má try ẹ. Má ṣe kàfọ́ rẹ. Má gba ìyàwó rẹ o. Má try. Hello, somebody. Ẹ kúrọ̀ lẹ́ bọ̀dá.
1: Orúkọ tèmi fún
0: ṣíjì. Ẹ rìn jìnà díẹ̀ síbi tí ẹ̀rọ asọ̀rọ̀gbèsè yín wà.
1: Ẹni ìjẹ́ gbọ́ mi bá.
0: Mo fẹ́ gbọ́ yín padì. Mo gbọ́ yín bàjẹ́.
1: Ẹ ti gbọ́ mi sùn.
0: Mo gbọ́ yín papapa.
1: Orúkọ mi ni Michael Adedeji láti wá.
0: Michael Adedeji.
1: Adedeji bẹ́ẹ̀ni sà láti wá sí.
0: Láti wá sí mi lọ́dọ̀ wá bí báyìí. Ẹ ṣeun.
1: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà.
0: Ó yá kí lẹ fẹ́ sọ.
1: Ṣé rí ìyá ọkọrin àti ìyá ìyàwó yẹn a lè tọ́rù wọn? A máa rí ìlú ẹ̀ dáadáa.
0: A máa rí ìlú ẹ̀ dáadáa.
1: Bẹ́ẹ̀ni a máa rí ìlú ẹ̀ dáadáa lè tọ́rù wọn. Bọ̀ aṣọ mi o. Alifemi ni màá fi ń tẹ ìyàwó yẹn. Mi ò ní jẹ́ sọ́rí pé mi gbá mi. Mi ò ní jẹ́ sọ́rí pé mi gbá mi.
0: Ta lè máa sáàf? Mi ò gbọ́ bí kọtẹ sọ́mbẹ̀ yẹn.
1: Mi ò ní sáàbẹ̀ ní ìbẹ̀ yìí. A jẹ́ kí n fún wọn mọ̀ wípé ẹranko ló wà. Ká jẹ́ kí n káyọ̀ lọ ra ẹranko wá. Àwa ti ẹran tó jẹ́ láti jìnnà máa sáàbẹ̀ ní ìbẹ̀. Àwọn òkúta ẹni ìbẹ̀.
0: Ebi pawọ́ àwọn ọ̀dẹ́gbọ́dọ̀ jẹ ní mọ́mẹ́ǹtì ẹ̀ sà.
1: Wọ́n máa ní sùúrù tàbí nígbà lẹ́jẹ̀ lásán ni wọ́n bí máa jẹ́ kọ́mọ́ kan ràn kan ló wà. Wọ́n ti jẹ́ kọ́mọ́ kan tó tẹ̀ ọ̀nà ìbẹ̀rù rárá máa ní sùúrù tó ń bẹ̀ àtọ́.
0: Wọ́n ní sùúrù kẹ́lẹ́ rẹ̀ lọ́wọ́. Ìgọ́ kò ní ṣe yín. Thank you my brother. I love you brother. Ẹ wo sax? I love this guy. Mo yá ló mọ̀.
2: Àṣẹgbẹ́ kan.
0: Kò sí láyé yìí.
2: Òun bá ṣe ló máa ká.
0: Ó yẹ sà.
2: Àgbẹ̀ kan alẹ́gbẹ̀ rẹ̀ sí. Ó wá lọ ká mọ́gòrò.
0: Èmi ò rí.
2: Èmi ò gbọ́ rí.
0: Èmi ò náà rí.
2: Rárá kò ṣe.
0: Bóyá ara wọlé mọ̀ nípa yẹn.
2: A rí kì í ṣe kí.
0: A
2: kò rí ara ẹ̀rù lọ́lọ́.
0: Ṣé gòkè? Hello. Hello somebody. Ibi tẹ wà yẹn rédíò yín wà ń bẹ ẹ kúrò ń bẹ kẹ lè bá mi sọ̀rọ̀ dáadáa. Ẹ ṣe. Àbí.
2: Ẹni bá ṣe rere ní tiẹ̀. Ẹ jẹ́ kó má ṣe.
0: 07002251037. Àbí kẹ pé nọ́mbà ilé yìí tó jẹ́ kejì ẹ̀. 08127828497. 08127 82 8497. Hello. Ekro le sa. Oruko yin bulletin pe mi. Mo n gbo radio yen, mo n gbo sira mi leti ko ye ki ma gbo radio. E kuro nbe ke jina sibe. Tabi ke yi lole. Ah, o heko to di pe wa nbe ni. Ah. Yes. SMFA. Gbogbo paka leke. Hello somebody.
1: Hello.
0: Hello sir. Baba kile pe
1: Baba
0: Abadan e se e ba n dase to mi
1: eh ta bo e to ba je iri mi se ba emi a do ba manage e ko en yoku
0: e ya ta le ba
1: ni je la so to ma gba yi wọ́n bá ti lè jẹ́ bóyí ṣe
0: bí
1: ò ní fẹ́ jẹ́ àárín èmi àti
0: ìlú. Ẹ fẹ́ kẹ́ àárín ẹ̀yìn àti ìyàwó yìí kó bàjẹ́.
1: Ìyẹ fẹ́ jẹ́ kó bàjẹ́. Èmi àti ìyá ẹgbẹ́ tó fẹ́kù yẹn. Níwọ̀n ẹ̀yẹ lásán kálukọ́.
0: Ah, ẹ̀yin tún dájú dé ẹ̀ tún sanjú o. Eh te ran ya yin eh ran ya ya eh ran ya ya ro yin eh di fu ko dai dai buru je arira arira arira arira
3: arira arira hello sir
0: hello
3: e pa le sir
0: iya dada e se e kro le ma
3: oruko yes sir oruko temi ni Taiwo Shodia
0: Taiwo Shodia lati luwo
3: Latabekuta
0: ilu mi niyan Abeokuta oya iya wa
3: to ba je mi o to ba je mi ni o mi ni fun enikeni leran sinu onje
0: ah
3: because aboro fun eyan kan lo ma da wa la sile
0: lo
3: ma da kun sinu sile
0: ta le wa fun fun leran yen
3: mi ni fun anybody o
0: eni
3: na abuti temi merenrin wa ri pe ko si nkan kan be so ko ni si wahala ko ni si ku sinu nu
0: e se e se gidi gan ni iya wa Shodia adupe o hello
4: hello
0: hello my son or my daughter
4: e ko le sa o
0: are you my daughter or my son
4: daughter
0: hey my daughter
4: yes,
0: how are you
4: Fine, sir.
0: Oh, yeah, bami soro.
4: Oh, kati temi na jake ade. Mwala si ilu asili.
0: Ilu, ilu awan afi?
4: Beni, sir.
0: Ilu af, ilu awan afi? Lati ilu wo?
4: Wa asili.
0: Ah, wa asili. Mwala kwa ilu awan afi. Mwala awan afi. Mwala awan afi. Mwala awan afi. Oh, yeah, that's it, Tobi.
4: Mwala yeke emi ni yo.
0: Eh, eh.
4: Yoko mi ni mafule, no?
0: Lati kekere ti kudro oko.
4: Yo
0: for me wa kule o wa dagba wa
4: amisa
0: se root ni e
4: sa
0: se root o tun je root na
4: mi o je root o
0: tori gbo root bo mo pe aboko ku jo pe root it's okay any ba se rere ni ti e e je ko ma se lo oh yes check it out very well. We're still live in our studio, Eagle 7 Sport Radio, 103.7 FM. We're still live on our program by Shiba. We're your lovely son, your lovely brother, your personal person, Dr. Abiodun Moibi. We have less than 4 minutes to leave the studio. Oh, yes, sir. Ah. That's it to you. Era kan lo ku no port ale fe fun hello hello hello how there
5: hello
0: how you doing did this bring hello e kro le Eh, ya e kuro nbi ti radio yin wa, e dakun. Eh. Beso ke. Ni boni koloba koloba mi wa.
5: So Bawa. This is classical singer Abiodun Koya on Eagle 7 Sports Radio 103.7 FM. It's my favorite station. Make sure you always, always tune in to this station. Bye!